0: Hello.
1: Ọmọ ẹlẹ́tì tó tọ̀ ọ́nà.
0: Yẹ mara gẹ̀ mẹ́bọ́ láti bẹ̀kẹ́.
1: Ẹ̀rọ àwọn àdáṣẹ́ bọ̀ n'èkú.
0: Ndị bụ fe nwanne m gaa n'ihu.
1: Ṣé m chọrọ isi ya n'ụwa bụ ọbịa sịrị na ọ ga na o mere oke ori enyi, o mere okoro mkpọ, ya mere oke eji.
0: Onye ọbụla bụ nri na eme ya na nsọ na chọọchị.
1: Ya jisi ike, ya makwara na Taizo dịrị ịlụ. Ya jisi ike mewe, thank God, sahi savanna nke ya, onwe onye ya na-enwe.
0: Ndewo, ya mara gị mma, ya gaziere gị.